0: tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lẹ́lẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fún odidi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ náà máa jáyé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: Making life easier.
4: Kai wannan tsada fiye take kullun tashi yake abun da ba tsari
5: dan uwana akwai hanya mafi sauki baka da labarin makamashin iskar gas ta CNG
4: kina nufin iskar gas ta CNG
5: yana da arha ga tsafta da baiwa inji kariya direbobi da yawa sun koma aiki da CNG wanda hakan ya ba su damar ajiye kudade a kullum dan haka saura kai
4: amma kina da tabbacin canjawa zuwa CNG ba zai ci kudi da yawa ba
5: ko kadan suna da kyakkyawan tsari zaka iya zuwa canja ma daga petrol zuwa CNG ka riga biya kadan kadan
4: to haka ne ga yamin inda zan je
5: ka ziyarci daya daga cikin santocin dake canza motoci masu aiki da petrol zuwa CNG
4: aiko a yau zan canja zuwa CNG dan nima na dinga samun rarar kudade
6: wannan sako ne daga gwamnatin shine shugaban kasa na samar da iskar CNG da abubuwan hawa masu amfani da wutar lantarki
4: canja ka samu rarar kudi